gbọ́n mi jákè jádò níbikíbi tí ẹ ti ń láǹfààní láti gbọ́n mi àti láti gbọ́n mi ní àkókò yìí gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́n mi good morning sir good morning ma how are you and how was your night pastor dẹkúnlé epaphras ni o wòlíì yín lórí afẹ́fẹ́ ti ìjọ comfort life mission international ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite wema bank tèmi dairy market gbági titun ní ìlú ìbàdàn mo láyọ̀ láti sọ fún ọmọdé pé

0: Jésù tó ṣe mí lógo ló ṣe mí dáadáa gbogbo èèyàn ọmọ Ọlọ́run níbo lè wà ẹ dìde
1: ìsọjí afẹ́fẹ́ bẹ̀rẹ̀ látòní lọ ẹnìkan ní wáyì àti ń bọ́ sí òpin ọdún ní òní ọjọ́ kẹtàlá tó ní ọjọ́ tó ṣe àpẹẹrẹ tí ò ṣeé pín aṣíde ìsọjí afẹ́fẹ́ lórúkọ bàbá tọmọ àti ti ẹ̀mí mímọ́ ẹ wá sọ fún Ọlọ́run ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kádùá mi ó ṣe ìtẹ́wọ́gbà Ọlọ́run dáríjì mi o gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run bó ṣe ń ṣe bẹ́ẹ̀ a ní pẹ́ bọ́ sórí Facebook mo ní ẹ mú ọ̀sẹ̀ yín dání lánàá gbogbo èèyàn pátápátá ọ̀sẹ̀ tó mọ fi wẹ̀ ìbá jẹ́ titun ọba sì nílé tó bá ti di 6:30 a ṣíde lónìí ni n tá a mú yìí títí ó fi di oṣù tí ń bọ̀ even tí ó fi di December a kò sí ìsọjí afẹ́fẹ́ alágbára ẹni tó ní ayé àti ọ̀run gbogbo ẹni tó ń gbọ́ mi ọjọ́ Thursday ẹjẹ́ sọ pé látọ̀lá lọ nìkan ni summit ti bẹ̀rẹ̀ màá fi gbọ́wọ́ lé síde tó bá wá di ọjọ́ Thursday gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ ti register gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti mọ̀ọ́mọ̀ tó ti mọ̀ọ́mọ̀ múra lẹ̀ gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ẹ̀yin evangelist gbogbo ẹ̀yin pastors gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ìdàgbàsókè you want to be a leader our leadership summit á bẹ̀rẹ̀ ní agbára ẹni tó láyé àtọ̀run ní ago mẹ́wàá lọ́jọ́ Thursday yóò sì mọ wáyé ní yóò mọ parí ní ago méjì ọ̀sán gangan mo sọ pé summit ni a mọ jáde jẹun oúnjẹ náà wà nbẹ 10,000 péré ni owó wọlé wọn a sì mọ̀ọ́mọ̀ àti ó ti níye àwọn tó fẹ́ wà nbẹ ó ti fẹ́ẹ̀ díù gan òní sí ago méjìlá ọ̀la anybody tó bá tún lòun fẹ́ register a ní lè gba registration wọlé mọ́ títí alẹ́ yìí ẹ jẹ́ sọ pé títí alẹ́ yìí sí ago mẹ́sàn-án láàárọ̀ ọ̀la a ní lè gbà ó wọlé mọ́ tó bá fẹ́ ṣe lọ tètè make sure pé ẹ pe number

because kò sí tí ẹ̀mí èṣù ń ṣe lára rẹ ju bọ́ máa dá olóró lọ. A sì bẹ̀rẹ̀ ìtúsílẹ̀ lónìí bá ṣe wọ́wọ́ ọjọ́ Sunday. Aisha ọ̀sẹ̀ rẹ lọ̀sẹ̀ yìí. October 1st, 1960 ni Nàìjíríà gba òmìnira. Àwọn èèyàn gba òmìnira wọn kúrò nínú ìnira. Ẹnáwó yẹ méjèèjì sókè ẹ̀yìn ẹ̀mí adánilóró. Yes, sir. Yes, sir. And you're not done.

fọ omi ọfà tó wọnú omi àtẹ̀jẹ̀ ẹ̀yìn ọfà dání lọ́rọ̀ ẹ̀bọ́ ọ̀rọ̀ olúwa jáde lára rẹ̀.

0: méjèèjì ní oríṣà a wo agbára tí ó tún dá ọdún kọ ọmọ lóyún lẹ́yìn àdúrà yìí àbẹ́ wo agbára tó tún fẹ́ mú ọmọ lẹ̀ kọ ọmọ ta àbẹ́ wo ẹ̀mí tí ń kówó mọ́ ọ lọ́wọ́ tí ń kówó mọ́ ọ lára lẹ́yìn àdúrà yìí gbogbo májẹ̀mú aṣọ ní dèdàkudà oró àjẹ́ oró ìkà nínú àgọ́ rẹ ẹ̀yin ẹ̀mí má kọjá ibẹ̀ ó tó gẹ́ báyìí bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè iná kó gbàdà lò ògo ni fún ọ jésù jésù olúwa wa sídá
1: ẹ jókòó gbogbo èèyàn tó ń gbọ́ mi ẹnìkan ní wòlíì sáàtì àì àṣẹṣẹ mẹyẹ bọ lápò àní tí ó fi di sunday ṣe bọ ọgbọn tá a wí ó ṣeé ṣe kọ ọmọ fíìbì ẹni pọ fẹ bì olùfẹ iṣẹ ló ń ṣe lára o jésù ní tí mo sọ fún ẹnìkan ò ní mo sọ fún gbogbo èèyàn ìta à ń ṣe yìí ẹmí ọlọrun ló ní ká lọọ gbé wá bẹẹ bó ṣe wà yẹn àwọn èèyàn tí ó rí ọpọlọpọ ìtúsílẹ wà lóyún báyìí wà ríṣẹ ṣe bógo ṣe ń jẹ ti ọlọrun àlọ ọbọ ń ṣejú mi wọn rí mi sí ìràn yìí ni and not only that gbogbo ẹyin tẹ ń gbọ mi nílùú ìbàdàn chọọchì wa tó wà ní headquarter ní ọlá ní agbára ẹni tó ní ayé àtọrun ìsìn ìgbọwọlé ni ó lè mọ ìta ń ṣe ń chọọchì náà rèé òun ló fi jẹ pé testimony pọ àwọn tí wọn bá wà nínú chọọchì ni wọn gbọ àwọn testimony àbàmì tá a gbọ àwọn testimony ti mú mi lójú ènìyàn ààyè ò ní gbà mí mo fẹ́ tún lọ sílé agbára padà ẹnìkan ni mo ní ẹ̀bẹ̀ àdúà wo ló tún ti gbogbo ètò ń gbà yìí lọ mọ́ ẹ gbà ni a lọ láti gbàdúà bí ìṣẹ́jú méje sí gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi óò kò sí bó o ṣe nìkan àlàjá
2: àdẹ́jẹ́ ń fẹlé ìkún bí n bá ti kú ònà stúdíò báyìí màá yára bọ́ sórí facebook aago mẹ́fà bọ̀ 6:30 youtube aago mẹ́fà bọ̀ facebook 6:30 àti tiktok ní aago mẹ́fà bọ̀ láàárọ̀ yìí ètò wá dáa ju gbogbo lé o ní pé ẹ mú ọsẹ tẹ mọ fi wẹ bá a ṣe gbàdúà sí títí wọ ọjọ sunday tàbí ọsẹ tí ń bọ nìyẹn at least a gbàdúà sí ọsẹ yẹn màá sọ ìjọ tẹ lò gangan ètò wá tún dáa jù ni pé tó bá di ọjọ thursday summit wọ bẹrẹ leadership summit ní aago mẹwàá láàárọ ibẹ láá wà títí di ọjọ friday ọdún aago méjì náà láà mọ jáde lójoojúmọ but bó tiẹ̀ jẹ́ pé ó ní refreshment inú ó lóúnjẹ nínú ó sì lówó wọlé inú n tó báyìí mú da lẹ́yìn sí àárọ̀ ọ̀la níbi owó aago mẹ́sàn-án sí mẹ́wàá gbogbo registration ó ti tán a ní gbàyàn wọlé mọ́ ìwọ tó bá fẹ́ join wa wema náà ló náà ti wáyé ní ọjọ́ thursday and friday tó bá wá di ọjọ́ saturday gbogbo ẹ̀yin tẹ́ ka bíbélì yín tán pátá ìlúkílù tó ọba wà àdúgbò kádùgbò tó ọba àti máa gbọ́ mi wà wá gba certificate yín àwọn bible school náà graduate oh my god ẹ já wo tí jésù ò ní sẹ ìyanu ọdẹwò ọdọ gbogbo àwọn tó bá lọ sí ìdánilẹkọọ fún gbogbo àwọn adarí náà gbogbo ẹyin evangelist gbogbo àwọn pastor gbogbo náà ni ó gba certificate ní ọjọ friday inú mi sì ń dádùn ẹ já múra sí ẹ já tẹsíwájú náà sọjí afẹfẹ yìí.
1: engineer in no time aládùà ń ṣe mí àdúà mú mi ẹ já lọ.
0: olúwa ní kí ẹnìkan gbàdúà yìí just only one person ó ní kó gbàdúà yìí pẹ̀lú gbogbo ìmísí rẹ̀ ẹ gbọ́ ẹnìkan lónìí àdúà tí mo fẹ́ kẹ́ ẹ gbà yín lórí ìjókòó tó o bá fi gbogbo ẹ̀mí rẹ̀ gbà á nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ kígbe ní ẹ̀yìn ayé màmá rántí pé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jọ wá bẹ́ẹ̀ bá sì jọ wá àyàn mọ yín ò rí bákan náà ẹ ké ẹ̀yìn ayé kí lẹ fi sàbà lé ìrànlọ́wọ́ mi ní ọmọ bọyẹ gẹ́ẹ̀tì àdúrà yẹn sà tí wọ́n bá ní wọ́n sàbà lé nǹkan wọ́n ràgà bó ni tò wọ́n bò mọ́lẹ̀ ò ń kọjá ń bẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n ò rí náà rí torí pé wọ́n ti bò mọ́lẹ̀ wàá mọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ ọkọ àyàn mọ́ ò sì ní mọ̀ pò ni torí pé wọ́n ti bò mọ́lẹ̀ ẹ má wojú ẹni tẹ dúró tì ẹ kígbe ẹyẹ ayé kí lẹ fi sàbà lé ìrànlọ́wọ́ mi mọ́lẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa iná sì yí nìdí àjọ gbàdúrà yìí ni gbogbo ẹ̀mí tí ń bẹ́nu ẹni òfin kéèjì ẹni tó ń bẹ̀lẹ́gbẹ̀ lọ ẹyẹ ayé o kí lẹ fi sàbà lé ìrànlọ́wọ́ mi mọ́lẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀
3: Oluwa ina si yini di e je ki awon meta so e jaja aya da da da da ki la bi sabale yan lowo mi mo le ina si yini di masha elege teye de boss Oluwa wa
0: Be se n gbadura mo si to ri nkan kan nawo wa ke owo igba ibi mi owo to we mi to n da iran lowo mi duro so yi be yan ti pe seyin owo igba ibi mi to n da aye mi duro Kaye mi o koja lo ma lo bo mi Aisha gba won adua yi e ba mi pe sister kon Amen Jesus Oluwa wa omo bi ni tewo bayi o se eni tin dawo duo to awon alagbara emi lo lati akoko yi lo labe majemu ti ipin irawo e tin sise Eti mama re mo nipa e. Jatume kwotoli abada. Mo pa la se jide soke. Lati oni lo ina ko jadan. Ti atako lara re, mo so gege bi woli Olorun, mo pa la se oru e ko jade loju mi. Owo to pe mi jade ninu eje. Ton te ire mi duo. Lo siwaju mi duro jade o ya ma lo bo mi e bi owo yen lori sa olorun iko ni wa o si fun wa lase lati pase mo duro gege bi omo alase mo pa ase sinu ayan ma awon eniyan yi gbogbo owo to seka owo buku owo ika to fa o jade tabi to wu o ni sentaye re owo yen gbe owo yen jade lara ogun ni fun Jesus si dancer
1: ha o dabi eni pe ka mo lo le mo gbogbo eni to ngo mi nko gbe nkan hanu le ko ta wa ni ola olorun ba ngo ati bosun pin odun oni mo fi nkilo fun o pe ko gba Jesus ko so gbọn to fe da si inu enikan ni simi wa e kan lo so e meji mo gbo pe gbogbo agbara ti olorun ni toluwa ni bibeli so wipe eyan mo otito o ni otito yo si so yin dominira jesu nikan lo otito o su ke wa lele osu ominira ni so bi ba se mu po yen o ri nti o tele o ya gbogbo eyan gbe owo le ori ke gbo wole idodo e dide nle baba mi atolorun mi oni lojo isegun segun fun won ogun ti won o le so fun yan emi mo ko tu o lenu e wa gbo kili o to su loni to ba ni gbagbo wa ka owo wa lowo wa ta olore in the name of Jesus oh my god ara won kan ta nse ni igba ta ba se ta wonu iwa su lo awon adua yi ko si esu o le daduo ai loyun iyagan o le daduo ai loko o le daduo ko le withstand the adua yen na gbogbo eni to nlanfani ati gbo mi kin to ma lo gbogbo eyin te fe san ida mewa atore loni oni ida mewa oni lojo isegun o fe san ore o fe san ida mewa mummy kan text mi nigba ti an san ida mewa won tan won so bi nkan se yira ninu aye won ati ninu oja won enikan ti o mo nti won se a wa mo se lara re nbo lo ti fe nbo lo fe gbegba ko si asiri oluwa nbe pelu awon to be ru e gbogbo eyin te fe san ida mewa atore o ye na soke olorun ipe mi si orun awon eyan yi agbara to gbe Jesu Oluwa dide mo ni ko wonu owo e lo wa gbo mi kili o to su loni gbogbo eni to je oni re o wa okan sami o ko gbe to amimi kini account number to le san ida mewa tabi ore adua re gba tabi ore abe isinsi
4: account number church lele 2017 42 90 47 Comfort Life Mission International First Bank in here
2: bi oba lo yen lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International yen no gbe jade
1: ah eyin ti an bi loni o ye kunle oni won bi obugbe yen joko but eyin omo ti an bi loni e kunle pelu ire ta su loni owo tin da iran lowo eduo mo ni ko gbedanu wa gbo o ninu omo wa je olu omo ninu awon olokiki o ko ti enu owo be wa ro won mu ninu aye happy birthday long life and prosperity enjoy ara e loni oni oni ojo ketala ojo ti o se pin oni to ni ojo tuesday ojo isegun wa da segun eyin te mark wedding anniversary yin lati seju yi lo anu alailegbe kan yin lara e lo pade anu o idile yin awon eyin o fi ola yin toro e se ami ke gbe to ami mi in the name of Jesus happy wedding anniversary
2: god bless you mo gbadura fun nigeria lowo president ati awon governor wa nigeria gbo owo olohun ko di president wa mu ko di awon governor wa mu ki mi si ko wonu yin ko dara fun yin eni kan ni mo fe share testimony e je ki o loud ko neat lori number it is well with you 080-88-71-65-66 e send the message ire atanu ko ba yin e je mo lori Facebook you are blessed it is well with you